0: ẹnfẹ tí ilé ṣọ a kọmọ sẹ israel kọlẹ wọlé ní ẹṣọm sẹ heaven àwọn wa ẹnu wa ni newsflash.
1: newsflash ètò ní sà ẹtẹ́ránṣẹ́ pẹ̀sẹ̀ sẹ́mà ẹ̀kọ́ ọ̀ṣunwọ̀
2: mídìrì mi.
3: sínú fọmù agbẹ́dìẹ ọjọ́mù yẹn ní adá sísun ẹ̀mú ẹni kọ̀ọ̀kan sẹ́ ẹ̀kọ́ òṣìṣẹ́ ọ̀bẹ náà yìnyà.
1: ibi ṣe ayẹ yìí.
3: àbúlá nyàkó mo ní àbúlá fòṣìà.
1: ní mc jerryman.
3: mc jerryman. Saturday bi a 3 PM to 6 PM.
1: Live on Silver FM.
3: 98.3.
1: Sọ ọkọ sọ ọsẹ bi ẹgbẹ yasẹ a fẹ.
3: Ẹ wọ 0240-624-524 and asẹ 0536-487-401. Silver FM, nothing

0: Blood clot trauma na emotional affair.
1: Ẹ̀yẹ́ ọ̀hún à 1.5 156 kàmìkàmì báàsì. Yẹ bí fi nyame. French country mu náà ń sọ Libya ẹ̀nà ẹ̀bà. Mìkẹ́sìkà náà mi pètè ẹ̀rọ ìbúkú láti nà mẹ̀rẹ̀ nyá. Nyà mi bọ́ ọ̀nà mìkú nyá báàsì. Sáàtà ọ̀fọ́ náà VIP báàsì náà bàbá. Ti brain yìí báko mi pọ́ àmì dàtú ọ̀sán ti. Kurofo ẹsẹ̀ mi pọ́ àmì dàtú ọ̀bẹ̀gù 150 Ghana cedis. Mẹ fẹ́ yọ bí fiẹ̀ fún ọ̀nà rẹ̀ bí ẹ̀nyà mọ̀nẹ̀. Ama yẹ bi bi mi kẹ́ wọ̀fọ́. Yẹ bi bi kẹ́ wọ̀fọ́ from 39. Kẹ́wọ́ wọ̀fọ́ kẹ́wọ́ òfin so. Di kumasi mẹ́rin náà òbí ẹ̀ kẹ́wọ́ kumasi. Ẹni mi strap mi nkó nkó kọ́ ẹni kò ní ìgbà. Ẹ̀họ́ ẹna mi fẹ́ mi. Ọtí yẹn lọ sọ ah ẹna ọba yẹn ẹna ọba ti 156 mi.